Ọlọ́run ẹnìkan ní kíní dùnú rẹ̀ ti dúpẹ́. Kì í ṣe mi nìkan. Àwa tá a bá mọ núrò ni. Ọlọ́run ló ṣe wá dáadáa. Tó o bá gba Jésù tó ní Jésù tó mọ̀ pé Ọlọ́run fún ọ nígbàlà tó dájú, ó dúpẹ́ tiẹ̀. Bí Ọlọ́run bá wú ọ sàn, tọ́mọ mọ́ wú ọ sùn, sórí n tó ṣe ọ yẹn, ó ti ṣe nìkan tó gbẹ̀mí ẹ̀. Àìmọye àwọn tí ò rí Jésù tí wọn ò máa yọ̀ tí ń bẹ nínú ẹ̀. Ìníjà wo dúpẹ́ tiwa. Ẹ rí pé látànà ní ìsìn àtòní báyìí, ọpẹ́ ni mo kàn ń dú. Ẹnìkan ní kíni ìdí, gbogbo ìgbà tí n bá ti ń dúpẹ́ ni ọ̀run máa ṣí. Ẹ̀yin ọmọ Ọlọ́run ní gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi, a ṣe bẹbẹ nínú sáfíìsì láàárọ̀ yìí. Mántù kan bẹ, bọ́ọ̀bá sì ni wánkáchìf kan, méjì ìkan tẹ́ ẹ lè mọ̀ọ́mọ̀ tó ṣe ẹni aṣọ tó ṣe dàborí. Ìkan tó le jókòó lé, ìṣe wòlíì hàn-án ni. Ẹ̀mí Ọlọ́run ló sí mi lójú yẹ́ tó ní ká ṣe bẹ́ẹ̀. Ìṣe méjì la sì ṣe láàárọ̀ yìí. Ẹnjìníà, mo mọ̀ ń dúpẹ́ tèmi. Ẹ jọ̀ọ́ mọ́mì, ṣé ẹ tún lè mí bí tẹ́ ẹ wà? Òní ni Sunday, ẹlẹ́ẹ̀kẹta.

0: wọn sì ni ọlọ́pàá tún mú mi lọ́nà tó yẹ pé wọn fẹ́ jẹ́ ń débẹ̀ mo ṣáà yáwó lọ́nà ṣe gbogbo ẹ̀ mo ṣáà tiraka tí mo fi débẹ̀ ìgbà tó máa débẹ̀ mo sì mi ṣáà ní kí n lọ yí ilẹ̀ àánúpo ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí ìyanu ọlọ́run láyé mi náà torí gbogbo àwọn nǹkan tó wà lára mi tẹ́lẹ̀ àwọn nǹkan tí mo rí ṣe tí ó gbòdì lára mi gbogbo ẹ̀ ó stop jẹ́ pé mo bẹ̀rẹ̀ sí ní gbélégbélé ilé ayé tuntun mo wá bẹ̀rẹ̀ sí ní wá sí church ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní wá sí church ibẹ̀ ni ọlọ́run ti dá mi náà tó ní gbèsè mi kan ti sanwó fún mi tí mo ti ní mo fẹ́ fi ṣe store mi owó yẹn lọ bíi 2.8-3 million so ìgbà tó mo wá tó send owó yẹn sí mi ṣá mo ṣáà fẹ́ fi ṣí store mi sí abẹ́òkúta ìgbà tí máa délé store mi tí mo ti sọ fẹ́ gbọ́ mi láti 2015 pé mo fẹ́ ṣí sí ilé mo fẹ́ jẹ́ ṣe gbogbo family ṣá gbogbo tèmi wọ́n ní mi ní ṣe sẹ́ mo ní ọlọ́run ṣe bí ọba ẹ̀ máa gbà mí nǹkan tí mo ti ń wá láti jọ ọjọ́ tó tún padà tẹ̀mí lọ́wọ́ táwọn ayé tó fẹ́ jẹ́ ń ṣe mo tún ṣe padà wá sí ṣọ́ọ̀ṣì nìyẹn dáàdì ìgbà tí máa padà wá sí ṣọ́ọ̀ṣì tẹ́ gbọ́wọ́ lé mi lórí tẹ́ gbàdúrà fún mi pé ṣé mo gbàgbọ́ mo ní mo gbàgbọ́ ẹni kí lọ mẹ́rin mi wá ìgbà tí máa fi lọ tí máa pe first born mo sí mi tí máa bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ fún wọn tí ṣe bẹ̀rẹ̀ sí ní pàṣẹjì wọn tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọn tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ ọṣà padà gbà fún mi pé kí n kọ́ bẹ́ẹ̀ yẹn tagídí ti gbogbo ẹ̀ ṣàmúṣà kọ́ lágbára ọlọ́run ọlọ́run ti bá mi ṣe báyìí o àti kọ́ parí mo fẹ́ sọ ẹ̀rí yẹn ní ọjọ́ last sunday of the month last month bọ̀ mo korúkọ lẹ̀ rí mi pè jáde mi dẹ̀ wá síwájú yín mo wá sọ fún pé dáàdì mo ti kọ́stọ̀ mi tán owó ọjà nìkan ló kù àwẹ̀ tuntun wa ní ká bẹ̀rẹ̀ sí ní gbà yìí ní ìjẹta bí onígbèsè mi kan tún ṣe san 200,000 fún mi nìyẹn owó ọjà náà ló kù tí mo wá báyìí kọ́ lọ́n ṣe bí ọba ṣe fún mi báyìí kó ṣe rọrùn fún mi torí 200,000 yẹn ò ká kankan kọ́ lọ́n ṣàánú fún mi kọ́ lọ́n ṣe bí ọba ṣàánú fún mi kó rán láàánú ńlá sí mi kí n rí bí ẹ ṣe dáadáa bó ṣe wù mí sí o dáàdì ẹyin dẹ̀ ló wù mí kí wá bá mi ṣí ibẹ̀ yẹn ẹ̀yin ló wù mí kí wá bá mi ṣí dáàdì ẹ̀yin ló wù mí kí wá bá mi ṣí lágbára ọlọ́run àní jábọ́ lẹ́yìn àní yọ̀sọ̀nù lẹ́yìn bí ọwọ́ ẹ ṣàánú mi ràn dáàdì ẹ ṣàánú mi ẹ̀yin mo fẹ́ kẹ bá mi ṣí bábá ń bá rí ẹ níjọ tí mo fẹ́ lọ kú ẹrù mi lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ first wife dáàdì mi accident ńlá ṣẹlẹ̀ tó jẹ́ mọ́tò yẹn right off pátápátá ọlọ́run ló ní kí n má sinmi mọ́tò BRT àti danfo ó right off pátápátá mo dúpẹ́ fọlọ́run ṣe bí ọba àmọ́ bọ́lọ́run ṣe ń ṣọlá òjò rọ̀gan lọ́jọ́ yẹn tó jẹ́ pé mi ò tètè make ẹ̀ dé èkó ìgbà tó máa dé padà fi dé èkó tí máa dé ìṣẹ̀rí ìdímù ọ̀nà lásùlùdì yẹn ni accident yẹn ṣẹlẹ̀ sí mo dẹ̀ dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ṣe bí ọba kó mi yọ mi ò kú mi ò ṣiṣẹ́ mo wà ara mi dá ṣákáṣáká ọ̀rọ̀ ayé ò ṣe mọ́ mi lára pé ògó díẹ̀ mi pé ọlọ́run ṣe mo dúpẹ́ o ṣe bí ọba ẹ ṣe tí bàbá mi yanjú ọ̀rọ̀ mi sí rere ẹgbàdúrà fún mi ẹ ṣàdúrà fún mi bàbá mi ẹ pẹ́ fún wa o ẹ̀rí mi rèé o.
1: Tẹ́wọ́ síbí lórúkọ yìí ó yá gba ẹ̀rí rẹ̀ àwọn agbẹ̀wọ̀ yẹn sórí sọ pé ẹlẹ́dàá mi o.
2: Ẹlẹ́dàá mi o.
1: Jẹ́mi náà ò lẹ́rìí.
2: Jẹ́mi náà ò lẹ́rìí.
1: Mo bá káyọ̀ gbọ́ ohun mi.
2: Mo bá káyọ̀ gbọ́ ohun mi.
1: Olúwa jẹ́ ńlẹ́rìí.
2: Olúwa jẹ́ ńlẹ́rìí.
1: Lórúkọ Jésù wà ní tẹ̀síwájú.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ẹnìkan tiẹ̀ bí mi pé dáàdì ṣé mo lè ṣe fídíò tí n bá ṣe testimony. Yes. Òkìkí rẹ̀ dé nìyẹn. Ohun mọ yẹn tó máa wọ̀. Ṣé fídíò kò sẹ́ndìẹ̀ kò dẹ̀ forúkọ ẹ sí ẹ sọ̀rọ̀ kò kílíẹ̀ ọ̀wá sẹ́ndìẹ̀ sórí 08082088888 mo fẹ́ gbọ́ ẹ̀rí ẹ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pọ́nà ń bẹ̀rí sí òní lórúkọ jésù wà ní testimony.
2: Amen.
1: Wà ní testimony.
2: Amen.
1: Mo retí ẹ láàárọ̀ yìí ní gbogbo branches wà pàápàá mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ ká gbàdúrà tó yàtọ̀ a fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ẹ lókè èpè o gbọdọ ní àṣeyọrí lórúkọ jésù wà rà nùgbà.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Mo ti sọ lánàá mo ní lágbára ọlọ́run tó bá ti di àṣálẹ́ aago mẹ́wàá ní ìpàdé yìí ó bẹ̀rẹ̀ ní Lion of Judah Church number 30 Power Line Ghana Street ne ebeda oneme pade ojo meje iso orun bere emi fura mi ma si pade yen lone gbeyan mo lo te wa ni ebeda eja pade ni Lion of Judah o ma ni agbara won na ma pe woli oni waru be lai fun elebu la baruda ha mo so tele mo lu ati nbe ti emi e wa ne waju oluwa eni ti emi duro aye re ma dide aye re ma dide in the name of Jesus gbe yan mo lo ta mura fun Jerusalem Jordan ya to ba mo information yen dada send the message ori the same number 08208288888 send the message ama dialo oro re gboro gbo o gbadua oluwa tin bete mi e wa aye re adide amen mo aye re adide
2: amen
1: mo aye re adide
2: amen
1: mo aye re adide
2: amen
1: gbo lojo bi oni oni wede anniversary mo gbadua fun yin loruko jesus e ma ra lo gba
2: amen
1: olorun mi si lati oruko wo lo aye re
2: amen
1: ko wo igbeyawo re
2: amen
1: ko dun oni nu
2: amen
1: ati opodun laye in the name of Jesus
2: amen.
1: Happy birthday and happy wedding anniversary loruko jesus wa ra lo gba
2: amen
1: celebrate cause so no one be titi layo adedeji happy birthday to you loruko jesus e ra lo gba
2: amen
1: mo bless apere agbo yen mo ri epon yen si inu bu eje jesus o ya gbagbara
2: amen
1: da to ba mu epon yen to bu so mi we ko si to ba ni be ma gba pe ile akopati leyin bata ba adun eti e wa lo da si be nbe ile to ra lo fi si be adugbo to wu e ti won na fe kole si lo bu die si be oniruru ona lo le gba lo apare gbagbo ni mo gbadua loruko jesus wa ra nu gba
2: amen
1: apare gbagbo yin se agbara
2: amen
1: wa mo eri e wa
2: amen
1: la go mejo ni asale ta ma pare loruko yi o ya gba ya nu
2: amen
1: gbogbo ewo to ba lanfani lati jo si pelu wa to wa la broad pade mi lale la go mejo lori YouTube lori TikTok ati Facebook o ma ni agbara sa loruko yi o ma ra nu gba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: yesu oluwa wa
2: amen
1: oju se ni kan fi da loju bayi pe

ẹ̀rẹ̀ náà yà ẹ̀ oko ọ̀nà máa gùn ìmáyà lè ọ̀rọ̀ afẹ́ ìyèrè náà rọ̀ ẹ̀ dènà ìyèrè ẹ̀ máa yé rẹ̀ ìbìnà ìyèrè ìdíkẹ́rẹ́ àgì ẹ̀ ògì ìkí àbọ̀ ẹni wàárí rẹ̀ ìyèrè èmi mọ̀mẹ̀ ẹ̀rìnà agbẹ́kúgbóni àdùnwá rọ̀ ọ̀rọ̀ ẹ̀rìn náà yà ìrọ̀lẹ́ ẹ̀ oko ọ̀nà gílẹ́gù àlè báyìí ọ̀wá ọ̀rọ̀ ilẹ̀ ọ̀dà fún ìgbìlẹ̀ ẹ̀wẹ̀ okùnú ẹni gbé ọ̀lẹ́ wáyé náà ṣùgbọ́n anáwó náà dó lóòótọ́ ìta làwọn níwá èmi ìbùn náà yẹ̀mí náà ká wà ìyanu wáyé nẹ̀ abẹ́ níwá èmi náà yá bẹ́ẹ̀ mi náà yá fẹ́ ká ẹ̀mẹ́ ni màá gùn ọ̀kan náà níwá ẹ̀ ti màá ta ọ̀tà kó a ti sẹ́ naya maya ni ni ameke na re be ne mi so ya zidu na he aga hi a wo de ko de na ti mo tuta na ga maya ni we e re na ge no ye onu na ge no na ye u be mi we e mo na o a be se go ni a ti a ge be se tin ga pitan te no a be ma e bi a no ti ma we e bi a ge do re we e mo a e ri a bi ye o wa no le le ni wa e ya eni wa adéyà náà mẹwẹ èmi náà sùnú ó kàkà bọ gbó gbá ọkọtọ náà gẹ ìnáwó náà sùnú bí náà yà sùnú ẹ adéwúra gèlè mẹwẹ sú ọmọ gẹẹrì yèké sú ẹ fún dáwẹ èmi kéwìnú rírí ònà ọmọ òsà ẹrú ẹ nà màgẹ lélẹ wẹ ọhárẹrẹ ọnà akáàrọ ẹ ọnà akáàrọ ẹ ẹpọtọ náà kìí nù wáyàwó ìyọbọ náà máa kọ máa nu rẹrù ẹ ẹ ò ìyanu rẹ fún dáwẹ màá wo ni màá dàrú ìhùwà náà ni wọn ẹ fún dáwọ ìhùwà náà ọ̀rí ẹ ìbùdè sóni màá fi pa ẹ náà gèlè sùn wọn náà yẹ kọ ìyá fẹ sùn wọn náà rú nẹbí náà kẹkẹ wájú má dàrú ìhùwà ni wọn ẹ.